tó bá fi ọwọ́ rẹ kàn yóò bọ̀ ṣe. Nǹkankan tó bá bèrè ìwọ yóò rí gbà, nǹkankan tó bá wá ìwọ yóò rí. Àmọ́ má ṣe gbàgbé.